Rangers Kano. Mo ṣe àwọn sunkún lọ́jọ́ ẹ̀bá tún sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ra ilẹ̀ tí bàbá kan ní ká má jẹ́ kí ẹ rojọ́ pé torí ẹni jọ rò nípa ilẹ̀ tẹ́ yín náà pé kò fọwọ́ tó rí tí wọ́n fún yín. Mo kàn ṣáà dúpẹ́ lọ́wọ́ ìpè yìí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà tí mo bá ti ń ran ọ̀nà two things kọjá tí mo ronú tí má ti ṣe platform àti ìfẹ́ni pé ní mo ti bá yín sọ̀rọ̀ ní kẹ́kẹ́ wá sọ ní program mi. Ọjọ́ ilẹ̀ bẹ́ẹ̀ tún ṣe sọ̀rọ̀ àkànmí tó balẹ̀ mo bá ń gbàdúrà. Bàbá ti ṣe pé kò sẹ́ni tí ò mọ̀ kò jìnà sí ṣọ́ọ̀kù nínú àìmọ́ náà mọ ènìyàn bọ̀ mọ ìmọ̀ pé ọwọ́ ènìyàn ní ẹni tó fẹ́ bá mi ra rẹ̀ ti fẹ́ ra ilẹ̀ ilẹ̀ ọ̀tún bá náà ti ra ilẹ̀ níbẹ̀. Ọlọ́run náà gbòòrò mi jáde àwọn tó gbẹ́ sókè ní mímọ̀ lágbájá ọlọ́run náà nífẹ̀ẹ́ yìí mo bá lọ síbẹ̀ ni mo bá lọ ra ilẹ̀ ló bá kú owó tí a máa fi ṣe kí ṣe bá ní ìdánwò jìnà sí tí mo ti tajà bá ní ọlọ́run ọdẹkùnrin ṣàánú fún mi mi ìtẹ́ ò lè fọkàn sí wọn mo ṣàwá sí agbègbè ọjọ́ ní fẹ́bìyẹn ìgbà tó di júlà mi ìgbégbèsè kankan láti gbà yẹn kò sì di júlà padà bí ẹni tí ẹ̀rọ obìnrin tó ń ta búlọ́ọ̀kù bá rí pé kíní olùdìdìlísì tó wà lọ́wọ́ wa a lè ṣe a ní tù ní ìgbà yẹn bàbá mi nínú ilé ìyẹ̀wò nínú àti mo ti máa ń sọ̀rọ̀ láàárọ̀ yìí bọ́lọ́run ṣe ṣe ọ̀nà àrà ọ̀nà ìyanu ní. Ìrànlọ́wọ́ ṣáà ń dìde fún mi níbi tí mi ò ti rẹ̀ lórúkọ mi ti lórí ìrànlọ́wọ́ ọlọ́run náà dìde ìrànlọ́wọ́ mi ò ti parí rẹ̀ bàbá mi kódà Gerald Gala tó ń lo ọlọ́run dára sí mi ó dára sí ilé mi ó dára sí sí ọkọ mi mo dúpẹ́ lọ́wọ́.